0: mẹ́pàjọ́.
1: Ìtì ìwìyàn All Radio. Ìtì ìwìyàn.
0: Ìtì ìwìyàn.
1: Iyibiyibi ka ẹ All Radio kẹ́kẹ́n.
2: It's by on the machine.